0: ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káàlẹ́ láti gbogbo bí tẹ ti ń gbọ́ wa on Yoruba Language Program on 4EB Radio. Àwọn olótú tẹ gbádùn jùjújù, olótú ọlá.
1: Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káàlẹ́ o, ṣàlàáfíà lábá gbogbo ilé o.
0: Àlàáfíà ni, àlàáfíà ni. Àti olótú wa idán ṣe yìí.
2: Ẹ lẹ́ o, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káàlẹ́ o, ṣe dáadáa lábá yín o, ẹ káàbọ̀ sórí ètò o.
0: Ẹ ṣe àti olótú yín kọ́ṣ.
2: Ẹ lẹ́ o, olótú kọ́ṣ o.
1: Ẹ kú ọjọ́ mẹ́ta o.
0: Ọjọ́ kan pẹ̀lú ẹ. Ọjọ́ kan pẹ̀lú. Àbí.
1: Ṣé gbogbo ẹ̀ ń jump o?
2: Ó ń fò sókè.
0: I'm trying. Ó ti ń gbóná díẹ̀ díẹ̀. Lábẹ́ dúró èèyàn ń làágùn.
1: Ìṣẹ̀lẹ̀ ṣe o.
2: Aṣọ bóra.
0: Kí ló ṣe aṣọ bóra idán?
2: Ẹni lábẹ́ dúró mi dẹ̀ ni lábẹ́ aṣọ bóra. Àbí?
1: Ẹnu aṣàánú.
0: Mi ṣá sí lábẹ́ àbò.
2: Mo máa rántí àwọn abẹ́ àbò yìí.
1: Oníkálukú ló mọ ibi tó ti ń bọ̀ o.
2: Oye oníkálukú.
1: Oye oníkálukú.
0: Oye oníkálukú.
1: Nígbà tó ti sọ pé ó ti ń gbóná díẹ̀ díẹ̀.
0: Ó ti ń gbóná díẹ̀ díẹ̀.
1: Yóò dáa.
2: Di dandan.
0: Yóò ṣá láti give up to Caesar. What is Caesar?
2: Kí ẹ níbi tí abẹ́ àbò.
0: O ṣe pàtàkì kí ọ wá lọ fún odogun nìkan tó jẹ́ ti Caesar àbí kí ọ lọ fún iṣẹ́ nìkan tó jẹ́ ti Caesar.
2: Kí ọ fún oníkálukú nìkan tó tọ́ sí wọn
1: pẹ̀lú. Oh well and good.
0: Oh well and good. Ẹ pẹ̀lẹ́ kí la ní fáwọn èèyàn wa léni?
1: Oríṣiríṣi nǹkan ló wà léni o.
0: Ẹjẹ́ ká
1: a ní nípa oúnjẹ, a ní nípa àwọn gbólóhùn ọ̀rọ̀, a dẹ̀ ní nípa ohun èlò orin oríṣiríṣi, a dẹ̀ tún ní àwọn tó ń ṣe onígbọ̀wọ́ wa tó ń jẹ́ kẹ́ ẹ gbọ́ wa dáadáa.
0: Àwọn tán ti wà lẹ́yìn. Àti àwọn letters tẹ máa ń kọ sí wa. Òun náà wà nílẹ̀.
2: Bẹ́ẹ̀ ni o, bẹ́ẹ̀ ni. Àwọn ìwé tẹ fi ránṣẹ́ sí wa.
0: Mo rí kan tó ń sọ̀rọ̀ nípa pé ṣé ìlú Australia ni ọmọ Yorùbá máa rìtáyà sí àbí yàn án padà lọ ìgbára òkè àbí Jẹ̀ṣà àbí ibi tẹ́nìyẹn ti ṣí wá.
2: Àbí ṣe ìyẹn tó máa fẹ̀yìn tì.
1: Tí tó máa pa, tó máa ti pa, tó máa ti ń dàgbà, wọ́n máa tẹ̀sí wọ́n ti fẹ́ parí iṣẹ́. Ṣé ṣe kí wọ́n padà sílé?
0: Kí kan padà sílé?
1: Àbí kan dúró sí Australia?
0: Kan tún máa jẹ discrimination ní oge nínú. Kì í ṣe pé discrimination wà ní Australia. Ìkan tẹ́ni ẹ̀ kọ sí lẹ́tà ni ẹ̀. Ó kì í ti ṣe pé kan tún débẹ̀ kan sọ kọ́ wa mẹ́ta ludo. Ó tún wá sọ pé no you can't play ludo here o.
1: Nígbà tó bá fi máa dìgbà yẹn náà, gbogbo nǹkan náà ló ń yí padà díẹ̀.
0: Ló ń yí padà díẹ̀ díẹ̀ lẹ́ẹ̀kọ́rọ́.
1: Ṣùgbọ́n a ń láti sọ nípa ọ̀rọ̀ pé kéèyàn fẹ̀yìntì nígbà téèyàn bá ti ṣetán láti
2: máa dáwọ́
1: ìgbà téèyàn bá ti ṣiṣẹ́ tán.
2: Yàrá dẹ̀ kó gbáradì kó ṣètò.
1: So nǹkan tẹ́ ẹ sọ yẹn, tá a bá wò ó, ó máa ń tó ọdún mélòó kéèyàn tó lè bẹ̀rẹ̀ rìtámẹ́ǹtì àbí ìfẹ̀yìntì iná?
0: Ìyẹn láti mọ èlò ló tó fún èlò tó tọ́ nìyẹn ni a fi bẹ̀rẹ̀. Ṣé owó tí mo ti pa yìí ṣó máa tó fún rìtámẹ́ǹtì? Ọ̀rọ̀ rìtámẹ́ǹtì nísìnyí ṣáwọn èèyàn ń rìtáyà ni àbáwọn èèyàn ń slow down.
1: Gbogbo ẹ̀ náà ni.
0: Ìyẹn láti mọ, torí ìyẹn lè dédé kàn dédé sọ pé òun ò ṣe mọ́. Ìgbà míì àti kílálẹ̀ àwọn èèyàn tó ń ṣiṣẹ́ tó jẹ́ pé ọgbọ́n orí ló fi ń ṣiṣẹ́ yẹn. Tá a bá dédé gbé sílẹ̀ bẹ́ẹ̀ kò dà, kò sunwọ̀n.
2: Gbogbo èèyàn ni o. torí mo rántí àwọn àgbààgbà bí mo mọ bíi mẹ́ta tẹ́ pé wọ́n fẹ̀yìntì kò tọ ọdún kan sí ọdún méjì tí wọ́n ti kásẹ̀ ńlẹ̀ wọ́n kàn bẹ̀rẹ̀ sí máa ṣàìsàn so nǹkan tí a wá wò ni pé torí pé wọ́n ti ṣiṣẹ́ nǹkan ni wọ́n kìíní náà ti ń ṣiṣẹ́ ńgbà mobile ní Nigeria so wọ́n dẹ̀ ṣe parí wọ́n ni àwọn fẹ́ sinmi àwọn fẹ́ ṣiṣẹ́ àwọn fẹ́ ṣe kankan so wọ́n kàn wá nílé bó dà pé bó ṣe wà nílé yẹn kò bá wọn lára mu rárá
1: ti go cold turkey nìyẹn
2: cold in fact kò ṣe pé bó kàn ṣe dáwọ́ dúró ráńpẹ́ yẹn
0: slow down
1: ti lo ye ki ara ma slow down
0: die
1: ko ba ti fair retire because bi omo ki shogoji odun ki ni 60 ni yoruba ni
0: ogota
1: ogumeta eyan ti le ma access retirement fund de
2: super
1: no official age ni Australia is 67 ìyẹn ni pé
0: mẹ́tàdínláàdọ́rin
1: ní àdọ́rin ìgbà yẹn lèyàn lè rìtáyà tán pátápátá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan tán bá ti pé ọdún yẹn wọ́n sì tún máa ń ṣiṣẹ́ so tẹ́lẹ̀bí bá ti pé 60 báyìí ó máa bẹ ó lè tẹ́ pé 5 days a week ló ń ṣe tẹ́lẹ̀ ó lè wá máa ṣe 3 days a week ó lè ṣèyẹn fọ́dún kan tó tún pé sí 2 days a week ó tún wá gbé sí 1 day a week tó wá fi wá di 1 day a week yẹn ó tún lè wá máa wá iṣẹ́ tó máa máa ṣe bíi volunteering ó lè ṣèyẹn ní ilé ìwé àwọn primary kó lọ máa kọ́ kó lọ máa ṣe bíi àwọn tó ń ran àwọn akẹ́kọ̀ọ́ ní lọ́wọ́ láti lè máa ka ìwé lédè òyìnbó àbí kán ṣáà lọ síbẹ̀ kán máa.
2: Àti volunteer ti ẹ̀ pọ̀ ní irú gbogbo àwọn.
0: Volunteer ò pọ̀ lọ Australia kẹ́sẹ̀
2: ro. No iṣẹ́ volunteering ló pọ̀.
1: Iṣẹ́ volunteering
0: kò pọ̀
1: sẹ́yìn.
2: And iṣẹ́ volunteering kí sáà tó ń volunteer bọ̀ iṣẹ́ nǹkan téèyàn lè ṣe láti fún volunteering pọ̀.
0: Kò pọ̀ lọ Australia. Kò pọ̀ ẹ bá ti ru àwọn èèyàn lọ́wọ́ kán wá ru àwọn iṣẹ́ bẹ́ẹ̀ ìgbà ẹ̀ lẹ́wà rí pé q máa ń wà pẹ̀lú ajá o pẹ̀lú àwọn tó fẹ́ ṣiṣẹ́ ní àwọn ibi tán máa ń ra àwọn èèyàn tó ń máa ń gba oúnjẹ àbí àwọn èèyàn tó ń nílé lọ́wọ́ q máa ń wà ẹni tó bá ń ṣiṣẹ́ ní irú àwọn area yẹn ìgbà ẹ̀ lẹ́wà rí pé volunteering ní Australia kì í ṣe kò ń ṣe nǹkan tó yà fún bẹ́ẹ̀ torí oríṣiríṣi nǹkan nìyàn láti ní kí wọn kò tó lè ṣe.
1: Ok wọ́n ti ní àwọn bíi rules and
2: regulations
0: ìwé ẹ̀rí àti oríṣiríṣi bẹ́ẹ̀
1: kí kàn ṣe pé wọ́n á kàn gbà yàn pé kéèyàn lọ ṣe ok
0: pé àti rí body act rí ọ̀kan a lè gàn ní kó bẹ̀rẹ̀ sí ṣe lè fún láéláé.
1: Ok bí root àwọn tó máa lọ báwọn akẹ́kọ̀ọ́ yẹn wọ́n gbúdọ̀ ní blue card.
0: Wọ́n dúpọ̀ irú àwọn nǹkan bẹ́ẹ̀.
1: Àwọn tó wá kọ́ máa bá disability wọ́n lè ní condition kan ní ṣé yellow card náà
2: àti registration
1: oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn.
0: So ẹlòmíì máa ń rò bí volunteering wọ́n sọ pé wọ́n á sọ ó jọ nǹkan tó mọ́gbọ́n wá but practicality ẹ̀ máa ń ṣòro
2: kò rọrùn tó yẹn.
1: Torí ẹ̀ náà ni wọ́n ṣe máa ń sọ pé kí èèyàn tó rìtáyà kó ti máa wo àwọn ibi tó ti tóun náà ti lè wúlò fún àwùjọ.
0: Ẹ̀rín yẹn sọ bẹ́ẹ̀ ni.
1: So tí èèyàn bá ti mọ irú àwọn irú bẹ̀bẹ̀ yẹn èèyàn náà a máa lọ síbẹ̀ a máa ní ẹjọ́ òun fẹ́ máa bó tiẹ̀ ṣe bíi wákàtí kan àbí méjì.
2: Láti ràn yín lọ́wọ́
1: láti máa
2: ràn wọ́n lọ́wọ́ kì
0: í ṣe pé nígbà tí wọ́n fẹ́ wá rìtáyà gbà yín láṣà sọ pé òun fẹ́ bẹ̀rẹ̀
1: ìyá
0: ti máa ṣe díẹ̀díẹ̀ tí ẹgbà tán ìyá láti máa ṣe díẹ̀díẹ̀.
1: Àwọn míì gan wọ́n máa lọ sí bí àwọn athletics little athletics wọ́n á lọ máa volunteer ń bẹ̀ fáwọn ọmọ kéékèèké tí wọ́n ń ṣe eré orí pápá.
0: Bẹ́ẹ̀ni ẹni tí o bá ní rẹ̀ kí ni humility na
2: tí o bá ní
0: rẹ̀lẹ̀ so ó lè jẹ́ pé ọ̀gá pátá ilé
1: iṣẹ́
0: ńlá ni ẹni yẹn jẹ́ tẹ́lẹ̀ so ti ma ti pe ah mo fe retire o di only step down lati ru shame ki a lo gba se oga ibi to kere die ta de be si run so ko wa ki n se
1: pe ko ni wa drastic ko
2: ni wa dede
1: ko ni je lojiji
0: ko ni je lojiji e ti get bo sha dikun stress awa le he a de le me wa ni mentoring at awon ko ben be lo mi oga papa ta se titi ta pe wa ti jade
1: ah ni o
0: wa ti sita wa ni pe a o ti to eto se yen to
2: ni
0: o da so yan lati gbon nipa ro awon kan be ni o mo gba to ye pe ilu e ti fe ilu won ti
1: ilu ti ndu ko ma lo faya
2: ko ma lo faya
1: te mo ba ra ti pe even be se soro retirement yen o da ke yan tete be si wo because se kweni eno fe travel ka akiri agbaye ni ko ma je pe igba to ba retire patapata lo ma se
2: tese ti kan
1: tese o duro nle dada elomi keni to e ko ni to e ko sick se ko de fe make sure pe at least o si gbadun aye on die iru awon be yen wa tete fi eto si pe okay by boy 65 ni o awon abe se wind down bi 63 ni o so that awon ati e le ni igba die lati le fi se faaji ka kiri
0: pelu
2: fun nkan tete e so yen emi a ro awon eyan pe faaji to fe se yen se nsin tori awon kan won a ma wo pe
0: ma se faaji
2: ti ba ti feyinti ma se bye tin ba ti feyin ti ma
0: ko se nto mola
2: mo se nto mola ola o wa guaranteed fun eni kankan iye kini ikeji ni pe kolon fi so eso wa eyin awon eyan pupo ton ba ti feyin ti se mo age yen 67 se ngba ri o ba lo 67 lo fe ni ohun lo Disney World lati ma lo pon oke mo sale
1: na se ni ke an tete ma se
2: na ma se
0: die
1: orisisi faji lo de wa ko digba te yan lo around the world trip ko to se faji
2: be ni
1: o le lo si goko si nbe yen
2: ko se faji baje
1: kon nibe
0: continent
1: lo si o le lo kaakiri Australia from one town to the other major towns
2: na se ba ni grey nomad
1: to ba fi ma yi gbogbo Australia ka
2: ati fodun kan
1: osu mesan sodun kan
0: awon eyan mi o mo be awon mo ni continent yi o le se skiing
1: yes
0: ni continent yi o le se four wheel driving ninu desert
1: yes
0: la lo si lanseli in western
2: ni
0: australia
2: ni western australia ben
0: iton
2: lo se ni saudi yen
0: iton lo se
2: ni
0: saudi
2: won se ni perth
0: won se in perth so explore ilu igan ete yon ba explore ki yon le explore eto
1: ato
0: yon le explore eto so o de wa bucket list bugma won yon
1: then se mo pe won tun ni train ton pe ni ki loruko train
0: gan train
1: the gan train from the northern part of Australia down to south
2: ben
1: so yen na tun wa nbe ti yan le se eyan gan le se cruise around Australia
2: ben lori omi in fact ba ti en so awon kan ton ba feyinti nkan ton ma se ni
0: afesare gbo no nation
3: Ofe jen.
2: Ya kata.
3: Ofe jen.

0: ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kaalẹ́ láti gbogbo bí tẹ ti ń gbọ́ wa lórí Yoruba Language Program on 4EB Radio. Olótú tẹ gbádùn jujuju, olótú yín kọ́ṣ. O ní yàn pàtàkì tó wà nù stúdíò pẹ̀lú mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ mọ wọn dáadáa. Àwọn màmá wa, mo dúpẹ́ Silas, àwọn ló wà pẹ̀lú wa lénìí, wọ́n fẹ́ wá bá wa sọ̀rọ̀ nípa nǹkan tí gbogbo wa gbádùn dáadáa. Ìyá wa, ẹ sọ̀rọ̀ káwọn èèyàn mọ̀ pé ẹ̀yin ló wà níbí, kì í ṣe counterfeit.
1: Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kalẹ́ o, níbikíbi tẹ ti ń gbọ́ wa lágbàáyé. Ẹ̀yin ọmọ Yorùbá ní Nàìjíríà, ní Australia, ní UK, America, Canada, Europe, àti gbogbo ibi tí ọmọ Nàìjíríà bá wà tí wọ́n ń gbọ́ nǹkan tí à ń sọ. Ẹ̀dẹ̀ ṣeun púpọ̀, olótú kọ́ṣ, tẹ máa ń gbé, tẹ máa ń sọ pé ká wá sọ̀rọ̀, ká wá bá àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà sọ̀rọ̀ ní gbogbo ibi tí wọ́n bá wà, àwọn ọmọ Yorùbá. Lónìí, a fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan kan tó ṣe pàtàkì tí a máa ń gbádùn ní ilẹ̀ Yorùbá.
0: Wọ́n
1: máa ń jẹ gan-an. Kò jẹ́ ń ṣe ilẹ̀ Yorùbá nìkan ní gbogbo Nàìjíríà láti máa ń jẹ́.
0: Kódà ní gbogbo àgbáyé.
1: Ní gbogbo àgbáyé ni nísìnyìí, nǹkan náà dẹ̀ ni búrẹ́dì àgègè.
0: A fẹ́ sọ̀rọ̀ nípa àgègè bread. Kò yẹ yín búrẹ́dì àgègè. Ìyá wa Mrs. Silas, ẹ sọ fún wa nígbà tẹ kọ́kọ́ jẹ búrẹ́dì àgègè, ọmọ ọdún mélòó ni yín bó lẹ wà? Kí ló ń ṣẹlẹ̀ nígbà yẹn? Kí ló ṣẹlẹ̀ nínú yín nígbà tẹ kọ́ ẹnu yín kọ́kọ́ fọwọ́ ba oúnjẹ yẹn? Kò yẹ yín.
1: Búrẹ́dì àgègè dùn púpọ̀. Ṣé mo lè rántí báyìí nígbà tí mo jẹ́ bí ọmọ ọdún mẹ́ta ni mo jẹ́? Bẹ́ẹ̀ ni, nígbà tí mo kéré gan nígbà yẹn.
0: Ẹ wà lágége nígbà yẹn?
1: Rárá o, mi sí lágége. Búrẹ́dì àgègè káàkiri nígbà yẹn. Táwọn èèyàn bá ti lọ sí ìdálẹ̀, wọ́n á ra búrẹ́dì àgègè, wọ́n á ra búrẹ́dì ọ̀nìjà. Bọ̀tí àgègè yìí náà tán bá lọ sẹ́kọ̀ọ́ náà, bàbá wa máa mú padà wá. Nígbà yẹn mo wà lado Ekiti. Bẹ́ẹ̀ ni.
0: Ìyá wa do Ekiti.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ṣé Victory College lẹ lọ àbí Unity?
1: Ẹnu Victory College ni nígbà yẹn. Victory College náà ń pè nígbà yẹn. Ibẹ̀ ni mo lọ. Nígbà yẹn ni mo jẹ búrẹ́dì yẹn. Búrẹ́dì yẹn ẹ dẹ̀ jẹ́ pẹ̀lú bóyá margarine nígbà yẹn, blue band, tàbí kẹ jẹ́ pẹ̀lú ẹ̀wà, tàbí
0: ẹ̀fà.
1: Bẹ́ẹ̀ni àwọn ọmọ bẹ́ẹ̀ ni ó dùn púpọ̀.
0: Tí oníṣà yẹn ló máa ń rí bí òkúta.
1: Ìyẹn náà máa ń dùn, ó máa ń dùn. Búrẹ́dì ọ̀nìjà náà, but búrẹ́dì àgègè la fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lénìí.
0: Kí ni àwọn nǹkan nípa búrẹ́dì àgègè tó jẹ́ kẹ rántí ìgbà tẹ́ ẹ̀ ń dàgbà?
1: Búrẹ́dì àgègè yẹn ó ní ìtàn púpọ̀ lórí o. Tẹ bá wo búrẹ́dì àgègè, kò ń ṣe búrẹ́dì lásán. Ìtàn rẹ̀ ó ní ṣe pẹ̀lú ìbáṣepọ̀ àti ìdàgbàsókè ìlú Èkó àti àwọn ènìyàn tí wọ́n wá láti Caribbean, tí wọ́n wá sí ilẹ̀ Nàìjíríà. Ní ọ̀kan lára àwọn ọkùnrin ara Jamaica yẹn tí orúkọ rẹ̀ ń jẹ́ Amos Stanley Winter Shackelford. Bẹ́ẹ̀ ni Shackelford, òun ló dé Nàìjíríà ní 1913. Kẹ́ ẹ mọ̀ gbà yẹn ti pẹ́ o.
0: Ìyẹn ti pẹ́ gan, orúkọ yẹn gan tí wọ́n bá fẹ́ pé ó lè káyàn lẹ́yìn.

lónìí, a máa kọ́ nípa bí wọ́n ṣe máa ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Ṣẹ̀kẹ̀rẹ̀ jẹ́ ohun èlò orin ní ilẹ̀ Yorùbá tí ó wọ́pọ̀ ní àríyá, ilé ìjọsìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èso igbá ni wọ́n máa fi ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Ó lè tóbi, ó lè kéré. Tí wọ́n bá fẹ́ ṣe ṣẹ̀kẹ̀rẹ̀, wọ́n á já èso igbá. Wọ́n á fi ọ̀bẹ họ inú igbá yìí kí ó lè máa dún dáadáa. Wọ́n á jẹ́ kí igbá yìí, wọ́n á jẹ́ kí ó gbẹ. Wọ́n á sì ṣe ọ̀nà sí i lára tí wọ́n bá fẹ́, pẹ̀lú ọ̀bẹ tàbí abẹ. Ìyẹn ni wípé wọ́n ń fín igbá. Wọ́n á wá hun ìlẹ̀kẹ̀ pẹ̀lú òwú, òwú sí i lára. Ní ayé àtijọ́, wọ́n ní àwọn èso tí wọ́n máa fi ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Wọ́n á jẹ́ kí èso yìí kí ó gbẹ ná, kí wọ́n tó lu ihò sí àárín ẹ̀, tí wọ́n á wá fi hun òwú sí i lára. Wọ́n lè ṣe oríṣiríṣi ṣẹ̀kẹ̀rẹ̀. Wọ́n lè lo ìlẹ̀kẹ̀ oríṣi méjì àbí oríṣi mẹ́ta. Wọ́n lè ṣe oríṣiríṣi àwọ̀ bí àwọ̀ ewé, àwọ̀ dúdú, àwọ̀ pupa. Irú ìlẹ̀kẹ̀ tí wọ́n máa ń lò fún ṣẹ̀kẹ̀rẹ̀, òun náà ó lè tóbi, ó dẹ̀ tún lè kéré. Àwọn ìlẹ̀kẹ̀ tí ó bá kéré, wọ́n lè má dún dáadáa bí àwọn ìlẹ̀kẹ̀ tí ó bá tóbi. Ṣùgbọ́n ó kéré o, àbí ó tóbi o, kí ṣẹ̀kẹ̀rẹ̀ kí ó máa dún ni, kí ó dẹ̀ lè máa dún, kí àwọn èèyàn lè máa fi ṣe àríyá. Ẹ jọ̀wọ́, ṣé ẹ lè bá mi lu ìṣẹ̀kẹ̀rẹ̀ díẹ̀ níbẹ̀ yẹn?